ọlọmọ ikú ni kò mọ díndọ̀ndì advice we omar to the quick judge toro wọ jíṣọ omg yẹn sí kọjú yàwá kò kásí no reason.